0: ní àbò oge ìpèrè àrẹ̀rẹ̀ ọmọ ifá sí tòótọ́ àtọ́ àtọ́ ìṣe ìṣe tólú àtọ́ ìṣe àsátọ́ hello ní ọmọ náà pàtàkì ayé hello
1: hello
0: yà máa rà gẹ mọ́tò tó ọmọ ìbọ̀ aláchì
1: inú tó ní
0: àánú mi ajé wà náà zem dẹ́ka mmadụ náà zem dẹ́ka àtúrò màkà ní wọ́n ihe kúrò ń gàkwà ní ẹ̀kọ́ ǹdeèwó Ah, man, I'm not a dick with bull. I'm not a dick with bull. Why you
1: cannot say that now?
0: I'm not a fan of that. Hey, Chinekele! Welcome, Mokaleka! Hey, hey, hey, hey!
1: Hold on, look at you.
0: Chai, chai, chai. You made all the answer.
1: I don't know.
2: Ihunanya.